0: owó lọ sí mu lẹjá ẹ ká lẹjá ló jarọ ní àyẹ pé má sí mu wá bí a bí yá mi kàn mẹgẹ ló wá.
1: Bọ́mọ láyé ìdí àwọn ìlú ọmọ mi jánu kọ fún kárẹ. Wọ́n á dé gọ́mọ láyé mi ká ìwé yìí. Mọ̀ ọlẹ́rú pa ọmọ àláyà ewu ìdí àwọn ọba ọjọ́ ọ̀pọ̀ ẹ̀rẹ́ jẹun.
0: Mára kò ní mọ́ ọlẹ́rú pa ọmọ àláyà. Mára kò ní mọ́ ọlẹ́rú pa ọmọ àláyà. Kéwu ìdí àwọn ẹ̀rẹ́ gẹ̀gọ́ ọ̀nyà rẹ̀ ní kẹ́nu. Àìsè wò ó àṣọpẹ́ gẹ̀rù rìn ní wà ń pa. Nẹ̀nu ń bọ́ ní pùlọ́ ẹ̀ nínú iṣẹ́.
2: Y un bien que huer cuaro. Marme pacho. Y tiño o radio. Y un bien que huer cuaro. Marme pacho. Y tiño o radio. Y tiño o radio.